Ajogun ẹ̀. Àṣà àǹfààní ayé ẹ̀ o. Wọ́n ní máa lọ sí ọ̀run síwájú. Ní wọ́n máa wà pọ̀lú ẹ̀ o. Iṣẹ́ lògùn ṣẹ́.